0: Ìdí àná ràzá kí àdéhù Ghana tó tó ọ̀nà àfẹ́ mẹ́sìrì ẹ̀jì máa.
1: Ó wà ó wà jùmọ̀ mọ́ ọ̀hún. Ẹjí àyẹ pa yí.
0: Ẹ̀rọ bẹ́ẹ̀ dẹ̀mí ni à. Ó ní sẹ́ La Paz yẹ ọ̀fọ̀ kò jẹ́ dùn láwọn ta ẹ̀bẹ̀ sọ́ra mi pa, ó náà ó máa dà.
1: Ọba àbẹ̀rẹ̀ ni ẹ̀bẹ̀ bá.
0: Nọ́sẹ̀ kan náà mi yàrí kàkà ntì náà mi má ẹ̀nẹ́ náà mi sì mi bi tún àfà á sẹ̀.
1: Ẹ wà ń kọ́ àwọn wà ń kọ́ àwọn nìdí.
0: Oh, Charlie, bẹ́ẹ̀ 3 weeks ni di ẹ̀. Easy.
1: Kafra.
0: Kò pọ̀ di ọtí àṣẹ. Láwọn ni emotional kàṣí bi, ó dùn sẹ́, wọ́n sì kọ́tọ́kọ́ di ẹ̀, ó bẹ̀ fẹ́ pray and ayẹ́ dẹ̀. Bẹ́ẹ̀bọ̀, ó dùn sẹ́, àṣẹ ní kọ́tọ́kọ́ ṣoṣo náà, ó dùn rẹ̀ kẹ̀kẹ́ greater car àti tíìmù sí ẹ̀wọ́ ha, house ẹ̀ mìíràn tún kwan bíbí. Níyẹn kẹ́kẹ́ Kumasi, tíìmù sí ẹ̀wọ́ hù ha, ẹ̀nàm àṣàṣe kọ́tọ́kọ́ ntí, ndí ni egu, kì í fẹ́ sàwẹ̀ yìí. Fẹ́sẹ̀kọ́ ẹ̀bùn ase Ashwood, nansẹ́ ni wọ́n qualify a tíìm fúnfún ase abá wọ̀ họ.
1: Razak.
0: Bíyẹ bla mi ti.
1: Bàtí ọwọ́ bana wẹ̀ nana ọbẹ̀ kan náà kọ́ ẹ̀kú kan ní diẹ náà ọbẹ̀ kan.
2: Dẹ́bi kò mí ẹnu nà ìhun mi ti mú mi bẹ́ kan, mi bá ṣe ṣe ẹdun bẹ̀bi ọwọ́ o, ṣe kùmá ṣe tíìm sinẹ́ wọ̀ họ nù, yẹ bú ọ mu, àfọ̀n ti kò tọkọ̀, ó nà yẹ pẹ̀yìn ni, ó nà yẹ pẹ̀yìn ni, Yama Alco Corrigation. Say, yeah, we took a protocol. I have a formula to corrigation. I got me too. Bebo, I have a formula to corrigation. Or listen to the call, to be see too. We see two penalties. Said you, Tamale, Emlo, and I do change the Greek mission. Omudu, and no mafa, or more, Omudu.
1: Chaudia kama 70 yonko.
2: Wo man supporta wo obi no ho. Ye si ye na obi ko jana nchan, obi nko e jana nchan jiso na meso. E ku mi ye meso o. Si ye si supporta si ya kapum, ni ya kapum na se ni papa ku wa adwe o beti dia pa ma. Supporta si ye ho to ye. Na ko ku si da bi ma ba na ba na e e e e e. Ani ye ne, mo ko si ye.
1: Medase Razak, medase. Ofa 1 minute 1 minute ye ko ye time na.
3: Ya la tula ye ko, de be kan ni se. Yenu ya numa ya refuse umu business no. Ya bompa ya se umu zanya nipabe ya kakranka hon. Because ya dea ball ball ya kenina ya no. Ya supporters. Nti ya nsire se umu umu enye bie no. Se if se umu documents. Se beat by bibi kakrade ya fa huwa. Because mika mune ka tournament di ya ukwa. Nka abani kita for certain supporters.
1: Okay. Six above. Eben, 1 minute, 1 minute, six above.
4: Yeah, Allah. Me chia we ye misel obi a wo nkranha yes obi a wo nkranha na waso ufa wani chire adjacent achimota mall hash hearing center bisa Dr. Yeboa aso yaribi a obehwe na wasan yare.
1: That's it. Okay, which one for yeah, the swimming no AC, I am faster Emma of Akoja Sante, Eben, and a teacher Pia, executive producer, Mr. Abednego Kumensa, the Dot Man, and who Bruta, oh no, the ready young go by Abednego, the Dot Man, oh, Bruta, oh, to which mama says, see one of them will fuma. I bet. Media Dennis as I'm wanted in the air Latula. And I say so on yet Facebook at Joel, the fashionistic guy. The boy Facebook. Quadum aquafacasibono abro. Yakram.